0: dem bola met no busi na otu si na eduzi obodo abulu otu obodo kwesi na adi mtu anatu ndi mmadu n'ogu ugbu a emego obodo obodo nke abu obodo Nigeria n'oge afọ ọjọ odo dire ndi igbo oya dire no mmanu otutu dire ndire no mmanu abani nya anu abu
1: Shabana Kula Radio. It took a lesson, Lou Romy. It was in the city, Bonnie Latino, or Benny Bolaga de Ulabi. She wadu at the Kagwan Coco Noro. No. In Jito da Oti Dawa Lassile, back by Bulo, Nilu, Uromy. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba kan ṣe ètò gbálégbádọ̀tí láti fọ ìlú Edo mọ́. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti di ẹbí ètò ààbò tó mẹ́ẹ̀ ro ìwà àbàjẹ́ tó ti gògùn sí wa lára. Ayo eje ka gbo iroyin na lekun rere iji to ja ni ipinle edo papa julo ni ilu Uromi o ti ko oju awon ara ilu yi opolopo won si orun ale nitori pe iji na ba opolopo dukia je ti o si ba opolopo àwọn ibùsọ̀ àti àwọn ibùtajà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí wípé

kí òjò rọ̀ kó sì mú ìjìdání. Ṣùgbọ́n wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrùlé tí yìí gbé ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ àwọn onílé pàápàá jùlọ nígbà tó jẹ́ wípé àwọn tó ń bá wọn kan ilé wọn míì wọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́, àti wípé igi tí wọ́n ń kó wá sí ìlú lásìkò yìí kò dàbí tijọ́hun. Àwọn ayédèrú igi tí kò lẹ́mìí òun ni wọ́n ń kó wá. Ó wá sọ wípé kí àwọn onílé àti àwọn ènìyàn tí wọ́n ní dúkìá rí wípé àwọn ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìkọ́lé èyí tí yóò jẹ́ ẹlẹ́mìí gígùn tí kò ní jẹ́ èyí tí kò ní wúlò, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn lò ní ìsinsìnyí ẹ̀bù ló pọ̀ nínú wọn. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba tó jẹ́ ti àwọn onídùúdùnà ọlọ́rẹ ni wọ́n ti pe ìpè láti ṣe ètò ìmọ́tótó pàápàá jùlọ láti fọ ìlú Edo mọ́. Ọ̀kan lára wọn ni àjọ JCI Edo Bronze àti Cyrus Recycling Agency. Láti tẹ̀lé àjọ ìṣọ̀kan àgbáyé lẹ́yìn láti lè ní ìdàgbàsókè ní ìlú, ó ní wọ́n ti gbé àti fọ ìlú mọ́kalẹ̀ èyí tó wá forí sọ gbálẹ̀ gbádọ̀tí èyí tó máa ń wáyé ní oṣooṣù. A rí gbọ́ wípé àwọn àjọ yìí pẹ̀lú àwọn tí ó fira wọn sílẹ̀ láti ṣe ètò gbálẹ̀ gbádọ̀tí, ó ní wọ́n ṣe ìpolongo ọlọ́jọ́ kan láti ṣe ìmọ́tótó àyíká ní èyí tí wọ́n jẹ́ ká mọ̀ wípé ní òpópónà tí ó wà ní ìlú Ìbíní ní tí wọ́n pè ní Ramat Park, ó ní wọ́n ti ṣe àwọn ìfihàn yìí tí wọ́n lérò wípé àwọn fẹ́ fọ ìlú yìí mọ́, pàápàá jùlọ láti má dí odò èyí tí àwọn ike pàǹtí

tó fi kẹsẹ̀ járe. Kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè yìí ti díẹ̀ bí ètò ààbò tó mẹ́rẹ̀ ní orílẹ̀-èdè irú ìwà àbàjẹ́. Wá kéde wípé kí àjọ NOA, ìyẹn àjọ tó máa ń ta àwọn ènìyàn jí bí nǹkan ṣe ń lọ láwùjọ, ìyẹn National Orientation Agency, láti fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn kí wọ́n lè mọ ìtumọ̀ bí nǹkan yóò ṣe bọ́ sí ojú ẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Dakong Nwakon, òun ni ó jẹ́ aṣojú ìpínlẹ̀ rẹ̀ ní ìlú Plateau ni ó ti wá, tí ó sì